0: alapa ina ta irun efune na pa omo tono kan juguba irun mba le lu togo njoba togo kesintare yakobu lamba fu omo chigini e lamba ya bu buye omo ikuni odumuru na ọ̀rọ̀ kó gbogbo lamba nínú mẹ́rin wọ́n dé ní oṣù mẹ́rú yínú oṣù mẹ́fà yínú oṣù méje yínú oṣù mẹ́dógún wọn ní ọ̀nà karùnbù lamba abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bóbá lọ́mọ nàbí mi iná lọ́mọ wọ́n yé wà rí níta ọmọ àníyànká lójú fò sí lọ́jọ́ àti tiẹ̀ ọ̀tù mẹ́sán ọdún yìí bẹ́ àwọn àlàkó yìí nàbí kó gbogbo lamba abẹ́bẹ̀ lẹ́rẹ́ tó gbé pọ́ fún ọmọ chikini yìí bẹ́ kò ní ọdún mẹ́rú náà tó ná lamba yìí bẹ́ kúrọ̀ ní iye nlẹ̀lú togo ẹ njọba togo àpè yín pọ̀ nìkan lójú fò sí síká gbọ́n ọmọ wọn lọ́nlé dòtó ibẹ̀ sánmọ́ ndí lamba búbu ká bulamba fọmọ yẹn kọ́ ibẹ̀ bulamba tán náà sunu múdọ̀ ibẹ̀ àpè ní musikẹ́ ẹ̀mpẹ̀yẹ kí alápá ọkọ mọ́ra bọ́ ọmọ yẹn mbẹ́ ìwà ẹ eke iye ara pata yín pọ̀ náà mbẹ́ kí ca etí pata yín pọ̀ sí kòtò ọkọ mọ́ra ni kòtò wa ni eke dí kòtò yẹn pọ̀ nkọ́ bẹ́ẹ̀ tí níjọba ìyá rí di afọ arílẹ̀ òun náà bá pa ọ̀yàn òun ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀.
1: Avant que je ne sois né, avant que je ne trouve la vie.